bẹ́tìyẹ. Ó asàfo ìwàdí, Yahuwa ènìyàn ń kópa. Wà sọ yíká sáyé jíìdì tí yẹ wù ní ẹgbẹ́ sọ ìwàdí yà. Yàrí àwọn ìdíkò mi sí mi fọ́ sọ, ó mẹ́rin máa yẹ sọ. Láti ọ̀sọ́gbọ́n máa yẹ ẹ̀yà táwọn fọ́ ayọ̀ wù.